lórí àtúnṣe ilé bàálù ti ìlú kútọnu ìjọba ń fàṣẹ kí eléyìí jẹ nǹkan tí ó dára tó sì tọ̀nà. ìwéròyìn tá a mọ̀ sí la nation òun wá ṣàlàyé lórí ìgbésẹ̀ ṣíṣí ilẹ̀ benin sí ilẹ̀ niger. ìjọba ti ń gbé ìgbésẹ̀ tuntun mìíràn láti fọ̀rọ̀jomi tó ọ̀rọ̀ gbakíbayé àsìkò yìí lè wà. gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwéròyìn tọjọ́ ìtẹ̀ní ni mo láti fi tó a ní etí pẹ̀lú ìwéròyìn tá a mọ̀ sí le potentiel ní ìpínlẹ̀ colin nílùú chabẹ́. ẹni tí ń gbowó tá a mọ̀ sí régisseur wọ́n ti mú pé ìṣekúṣe kan wà nínú ètò owó ní ìlú chabẹ́. wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwéròyìn tọjọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó a ní etí pẹ̀lú ọmọ yóò wọ́n jùlọ tá a mọ̀ sí michel dosumu àrẹ̀mú ọmọ asẹ́jú. mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìparí ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàáfíà.

ẹsùn ẹka san gbogbo ẹyin tí ẹ ń gbọ́ wa lórí tò ní ọjọ́ ìní ọjọ́ ìní ti ń sọjọ́ etí ojúmọ́ keje nínú oṣù kẹjọ ọdún tamọ̀ sí oṣù ogun ọdún ẹgbà ò lé mẹ́rìndínlọ́gbọ̀n mọ́ kí n pe ẹkú dédé wò yìí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ni ojúlé ṣẹ́ wa ọmọ yẹn àbúrò yìí ta mọ̀ sí àrẹ̀mọ̀mọ́ síjú ní orúkọ mi iṣẹ́ dùsùmù jẹ́ arákùnrin wa tí a mọ̀ sí christian àbọ̀sẹ́ tiẹ́ àwọn ni mo ń bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mi ló kan èyí tí mo fẹ́ lọ nípa rẹ̀ ní àwọn ohun yìí ní ọjọ́ àná ohun ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní àdúgbò mọ̀nìkánì tí ọmọ kan ti ń ṣe ọdún méje fi jẹ́ olúwa ní pé a ó ṣe àlàyé nípa rẹ̀ bákan náà ni a ti mọ ẹni tí ń ṣe alága ilé tá a mọ̀ sí sena láti ọjọ́ àná a ó ṣe àlàyé lópa ohun yìí bákan náà jẹ́ nílùú dàṣà arábìnrin kan ti ń ṣe àtìlẹ́yìn àwọn ìníwòsàn àtàwọn sí ẹdẹ́sùn àyàntẹ̀ jẹ́ wọ́n mú

lẹ́dẹ̀ òun ni wọ́n gbé oyè fún lọ́wọ́ láti darí ilẹ̀ benin kò sí agbára ọ̀túnkẹ àbí òsìn tí ó lè dojúkọ àbí kó dẹ́rù ba wàdáyé àbí bá fi pé òun náà wá fẹ́ kí ó ṣètékùṣe fún olẹ́dẹ̀ rẹ̀ lókùn bí kò bá jẹ́ bẹ́ẹ̀ kò sí ẹnìkan tí ó lè pàṣẹ fún bí kì í bá ṣe òun náà torí pé òun ni wọ́n gbé ìlú lọ́wọ́ bá bá ṣe dáadáa ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ó béèrè bí ò bá sì ṣe dáadáa ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ó béèrè bí ó ṣe ṣe àlífà rẹ̀ gbà jẹ́ kò sí ẹnìkan tí ó lè jẹ́ nípa fún ohun tí ó láti ṣe gẹ́gẹ́ bí ohun tí arákùnrin wa tí a mọ̀ sí Nàìjíríà via owó ṣe wí ní àsìkò yìí jẹ́ àwọn kan mélòó kan ní ìlú paraku àwọn àṣewà fọ̀rọ̀ wẹ́rọ̀ lẹ́nu wọn gẹ́gẹ́ bí arákùnrin wa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Patrice wọn ní inú àwọn dùn tí ètò ìdìbò yìí ti ṣẹ̀nà ìtọ́jẹ́ pé a fi àrọ́dọ̀ Patrice lọ sí orí láti darí yàrá yẹn tí a mọ̀ sí ṣẹ̀nà pé ìdùnnú lọ jẹ́ yóò mú ohun tó kùn káàtó kún fún wa ní olẹ́dẹ̀ benin fún ìtẹ̀síwájú àwọn kan sì máa ń béèrè lásìkò pé kó dákun kó wo iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí wọn ò ríṣẹ́ kí wọ́n ríṣẹ́ ṣe àbí kí wọ́n lè rí ìyàlẹ́nu bí ẹ̀bùn láti lọ ní ilẹ̀ òkèrè lọ kọ̀wé àbí láti lọ ṣiṣẹ́ yóò jẹ́ ìdàgbàsókè fún olẹ́dẹ̀ wa gẹ́gẹ́ bí arákùnrin wa Gilbert pẹ̀lú Patrice wí ní àsìkò yìí tí a láti fi tó wa ní etí jẹ́ nínú ìtẹ̀síwájú wa àti láti lọ síbi ìparí àwọn ìròyìn ti àsan ìtọ́jọ́ ìní ní ìlú Dàsà ni wọ́n mú arábìnrin kan tí ó jẹ́ àtìlẹ́yìn tí ń ṣàtìlẹ́yìn fún àwọn oníwòsàn tá ń pè ní Ed Soyant arábìnrin yìí ó kún ọjọ́ mélòó kan kí ó fi lọ ní ìsinmi àfẹ̀yìntì ni ohun tí wọ́n fi sùn gẹ́gẹ́ bí ẹ̀sùn ni pé ó máa ń ta àwọn ewé ìrọ̀bì àwọn ewé tí kò tọ̀nà ló ń tà ní ojúlé ìwòsàn yìí jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ta sí àwọn ọlọ́pàá ní etí wọ́n wá ṣe ìwádìí tí wọ́n lọ mú arábìnrin yìí tí ó kún ọjọ́ mélòó kan kí ó fi lọ ní ìsinmi àfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ rẹ̀ jẹ́ wọ́n ní lẹ́yìn ìwádìí wọ́n ṣàkíyèsí pé iṣẹ́ rẹ̀ ni ó ti ń ta kì í kò ṣòní jẹ́ ó ti ń ta ọpẹ́ ti ń ta ewé yẹn ọpẹ́ ọlọ́wà tẹ̀ ní àsìkò yìí tó jẹ́ pé wọ́n ó ṣe ìwádìí bó ṣe tó àti bó ṣe yẹ lórí àwọn ètò náà gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ lẹ́nu àwọn ohun tí wọ́n fi tó wa ní etí ibi ni a ó mú ìròyìn tọjọ́ Tinubu lẹ̀ mọ́ kí n pẹ́ ku àsìkò wa jẹ́ mọ́ sí àlàyé lórí èyí tí ń ṣe ọ̀dọ́kọ̀rin kan tó ń lọ bí ọdún méje tí ó ṣubú sínú omi balùwẹ̀ tí a ń pè ní fún septic ní àdúgbò Bànikánì tó fi jẹ́ olúwa ni pé ní ọjọ́ àná láti ọjọ́ ojúmọ́ kẹ́ẹ̀ni oṣù kẹjọ náà ta wa yìí ní ṣubú nínú rẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ àná ni wọ́n wá rí òkú rẹ̀ jẹ́ a ṣe àlàyé nípa rẹ̀ ǹjẹ́ tí wọ́n ṣàlàyé lórí alága àkọ́kọ́ tuntun ti yàrá tá a mọ̀ sí ṣẹ̀nà tí a fi tó wa ní etí èyí tó wá kẹ́yìn òun ló jẹ́ ọ̀kan láàrin àwọn arábìnrin wa tí wọ́n ṣàtìlẹ́yìn àwọn oníwòsàn tá ń pè ní Edsons tí wọ́n mú nílùú Dàsà jẹ́ nípa ìwé ìrọ̀bì tó ń tà ni wọ́n fi mú ibi ni a ó mú ìròyìn tọjọ́ Tinubu lẹ̀ mọ́ kí n pẹ́ ku àsìkò wa orúkọ mi ọmọ yín aburoyin tá a mọ̀ sí Michel Dosunmu wọ́n gba àtìlẹ́yìn arákùnrin wa tá a mọ̀ sí Christian Àwọ̀sẹ́tíẹ́ ìpàdé wa nínú ayọ̀ àti ìdùnnú mọ̀ dágbére fún wa pé ó dìgbà díẹ̀.